0: 0197252091. Ní ìlú Àjàṣẹ́, mo wà ní Kọ́kútà ní iwájú ìkọ́lù Legambex. Ẹ pè mí sórí nìmírò yìí 0195-18-41-Ventura. Fáfà ní ìwọ́tọ́ ẹ pé o gbọ́ Franse, ẹ lè pé 0195189123. Àdúrà wọ́n gbà.
1: Ẹni nọ́fi súnù nọ́fi yànnù. Tee aṣẹ́gun wáìdè. Dokpodokpo mi tàn lẹ́ mi dọ́nà tún dọ́mẹ́jì. Dandan mẹ́wẹ́ dìbò gbẹ́tọ́ èmi yàn. Mi dọ́nà nọ́ dó mọ jẹ́mẹ̀ mi dé tán. Do ẹ̀wọ̀n dọ́mẹ̀ mi tàn lẹ́. Mọ́dọ̀pọ̀ ganjin nánà mi tàn lẹ́ sí àpapẹ́. Dọ́nù àyín gbẹ́tọ́ bọ́dọ̀ wọ́n dọ́mẹ́ àmà tún wẹ́dẹ́ à ọ́. Nùmádì lè rẹ́yàn ẹ̀nà fúlùwẹ̀. Mọ́dọ̀pọ̀ nù ẹ̀ àdọ́vọ̀nà. Bọ́mọ́dọ̀ nù ẹ̀ ní nù dé à. Àlọ́ ń bọ̀ bọ̀ kó dédé àlọ́ ẹ̀ dàn. Fúláwẹ̀ dùn pàgbà sí dàn ẹ̀ dàn yọ. Mọ́ jẹ́ mẹ́má dọ́dọ̀ wọ́n dọ́mẹ́ náà zọ́. Bọ́ nù ẹ̀ ní dàn dé à mẹ́nà fi. Ẹ̀ hẹ́yàn ẹ̀nà wà nù háwẹ́ dẹ́sù títẹ̀ ń gbé tán. Dó mẹ́kọ́ mi tán lẹ́yọ. Wọ́n dọ́mẹ́ mi tán àlọ́dẹ́ àlọ́dẹ́ jíwẹ̀ sọ́dọ̀. Nùdé wẹ̀ jíwẹ̀ tòrò. Bọ̀ wẹ́ nínú kó gbédélẹ̀ wẹ̀ ká dó. Bó ṣe jíjan jí. Bọ̀ wí mẹ́wàá rò àìrí hàn ẹ̀ẹ́mẹ́ mi dé gbèdín bẹ́ẹ̀ kó go sí dòdàn káká wá gbèdín bó máa ka di ọ́ gbédé ẹ̀ yọ. Nùdèdè bọ̀ wẹ́ náà wá náà bọ́ àgádánu ti. Bẹ́ẹ̀ náà wá di ọ́ dòdò ẹni lẹ́yà. Nùdòpó ẹ̀ yà sì hù wà. Bó kọ̀ wí dédá kàn. Nùnú mọ̀ ń kọ́ tán lẹ́. Rò gbẹ́ ọmẹ bó mọ̀ gbẹ́ ọmẹ sí vìvìẹ́ ọ. Ewé ń dọ́mẹ́ jí. Àdùnná tún pín dọ́mẹ́ mi tán. Mọ́dọ̀pọ̀ àdùnná tún nù bó tún nù yàn án dé sùn tìtẹ̀ ń gbẹ. Dọ́nà fi tẹ́lẹ̀ mi máa blẹ́ mi dé o. Gbẹ́ ẹlọ́ ẹ̀mẹ́ mi dé ọ. Kọ́ ọ iná kọ́ bọ́nà nà mẹ́. Àlọ́nù amákàjà kú kọ́ gbé. Bó àìmọ̀ nukúrú jẹ́mẹ́dọ̀ nù yàn án dodo gbàsá ọ. Ẹni ànàlẹ́ bu àlè. Wíme ẹgbẹ́zán wẹ́ tọ́mẹ́ wọn. Nùọ́ yín nù débà dọ̀nà bró ló wà. Ẹyin nù bó vẹ́wẹ̀ bí pátápátá ká tún wọn ká dó mọ̀ jẹ́mẹ́ tán dé à. Bó ibló àbló pòǹbó mọ̀dọ̀ ẹni wáyú ẹ̀sìn. Àyè káwádò hùn hàn ẹgbẹ́ dín àwà pọ̀n wídé mẹ́kàkà ọ. Aná mọ̀dọ̀ gbédé. Mẹ́ẹ̀dọ̀ zọ ẹ̀ nábọ̀ mọ̀dọ̀ nukàn ìwẹ̀ mí lẹ́dí ọmí kúndò nukàn èdè ìwẹ̀ ọ. Ẹyin ọwọ́ mi kún kásọ́ lẹ́dọ̀ tẹnu pọ́ mẹ́ olú ọ̀gùtò ìwẹ̀ mí kalẹ̀ dè. Dó wé tọ́nu wọn. Nùwá wá ẹsìn bàdé vláfodò kókó rẹ̀. Nùwá gbọ̀gbẹ́ tọ́dọ̀ pọ̀ tán lè ọ́. Èsù pọ̀ bó gégé. Bódò àlọ́ ńkọ ńkọ lẹ́mẹ̀. Bó kálẹ̀ dóhùn mẹ́ àpáwẹ̀ gègé. Ee àdó kó tsé sí wẹ̀ dé. Dèé mẹ́wẹ̀ wẹ́ dò wẹ́ dé mọ́dé wẹ̀ gan kíkó lọ́mẹ̀ tí. Dèé nù bá wà. Bó mọ́dọ̀ méjì vláfo ẹni ọwẹ́ ká zọ́n ajíyé. Nùyẹ́ báwẹ̀ àdètè kudo. Nùbá àdè bá tún dó àpátán fúyọ́. Àrẹ̀hún. Ànàyọ̀lọ́ mẹ́dàkó òtúnba. Bọ́ná dó mọ̀ jẹ́mẹ̀. Bọ́ná kànù bí ọdọ́nù etí mẹ́nuwẹ̀. Mìdèrò fìdí vláfo dédé bá mọ́dọ̀ méjì. Núdọ̀ nǹkan sì kú ìmọ̀ nùyẹ́ dòdònà dé bó kàn bí ọ ẹ ká rẹ́ná lẹ́ sísọ sísọ tọ́nú mi rú mọ̀. Àrẹ̀hún àná kúkú. Àlọ́kàn ẹ kíka tán yín 01 97 25 20 91. Mọ́dọ̀pọ̀ 01 95 18 91 23. Mẹ́dàkó òtúnba náà yí gbẹ̀nu ẹ̀ bó náà tí nùmẹ̀nu ẹ̀ tó mọ jẹ́mẹ́ ẹ̀ báwẹ̀ àdè dò nùyẹ́ mi tán lẹ́sí àpapẹ́ wọ́n dọ́wọ́ mẹ́sí àpapẹ́. Nú àkàmọ̀dọ̀ ẹ̀yìn wàsápù ẹ̀ níwẹ̀ bọ̀ mí náà dọ̀kó sẹ́dẹ̀ bọ̀ ẹ̀ náà tí nùmẹ̀nu ẹ̀ mi wẹ́ ọ. Àrẹ̀hún àná kúkú ẹ̀yìn 01 67 82 64 33. Mí dọ̀ 01 67 82 64 33. Ẹni ọjọ́ yọ àrẹ̀hún àná dọ̀kó sẹ́dọ̀ ò mẹ́dàkó ò túnba. Bọ̀ nù ẹ̀yìn bó kàn wọ́n dọ́mẹ̀ mi tó ń sin àpapẹ́ lẹ́yọ àná ló ò mọ jẹ́mẹ́ tán. Mi fẹ́ kúkú 01 67 82 64 33. Mọ́dọ̀pọ̀ 01 97 25 20 91.

0: Et pareillement, le mari n'a pas autorité sur son propre corps, mais c'est la femme. Ne vous privez point l'un de l'autre, si ce n'est d'un commun accord, pour un temps, afin de vaquer à la prière, puis retourner ensemble de peur que Satan ne vous tente par votre incontinence. Amen.
1: Ogo ni fun baba wa loke o.
0: Gigona to mi ton ro diaga.
1: Oro Olorun to fe jade si emi ati re.
0: Ko ma fo ma fa ton de jan ton do yen po ko po ji o.
1: Lo so bayi fun wa wi pe.
0: Edo na mi le do jire me dede.
1: Ohun ti Bibeli so to je ododo nipa ibalopo laarin okunrin ati obinrin ninu ijo.
0: Nu de Bibeli do dogbon kon ro po sin ko dali. Bo e kanyi do dodo to asukwa sipo tentin
1: ohun ti Bibeli so to je ododo nipa ibalopo laarin okunrin ati obinrin ninu ijo
0: nu de Kristi do be kanyi dodo gbon Bibeli me do asukwa sipo cheche do agume
1: ohun ti Bibeli so kin tun so lekan si
0: ma le do ro po mo na
1: Otito ti Bibeli wi nipa ibalopo laarin okunrin ati obinrin ninu ijo.
0: Nugbo de Bibeli do dogbon sunu podo yonu po gbon kon do po dali do agunme.
1: Ogo ni fun baba loke orun.
0: Hallelujah.
1: Ara mi ninu Oluwa.
0: Metelero kuluno me.
1: Otito to wa nipa ibalopo eti Bibeli so fun ijo
0: nugbo de tingbon kon ropo dali de kluno dona gun
1: opolopo eniyan ni ko mo otito yi
0: mesupo supo tunugbo lo a
1: ibalopo laarin okunrin ati obinrin o je majemu laarin ara won
0: kon ropo do sunu podo yonu poteti eyin alenunu do yemeweleme
1: bi eniyan kan ba de dale re
0: Eyin do mero po ka dale ton.
1: Ti o ba tete jewo.
0: Bo ma ya o yi gbe ton a.
1: O se gbe yawo.
0: Bo iwuli ya lo.
1: Iru eniyan be.
0: Me mo kon ton.
1: Tori aisododo ati ailooto e o le fa ki satani fi ya mo jemo.
0: Do ma wa dodo. Po do ma do nugbo eton po o. E gan na zombo legba na sayanu ye.
1: Ki ti e wa se satani nikan ni yo fi ya je won.
0: Ele wa ndo legba kere na do yanu ye amen.
1: Ni aba lo sinu weberu ori ketala.
0: Endo mi Hebreu chapitre 13.
1: Ese ikerin.
0: Afo eton enego.
1: Iwe beru ori ketala ese kerin.
0: We iblu le ton te ton wi aton. Kiki ame eneto.
1: Mo fe ki gbogbo eniyan farabalẹ gbọ wa leni.
0: Nba ro mele bi ni gbigba hun bo do to mi
1: ye. Ki gbe yawo ko lola laarin gbogbo eniyan.
0: Na alo wiwuri ni do susu do
1: mele ko tete. Ki akete si je alaile ri.
0: Na za eto ni kaso ima do blo.
1: Nitori awon agbere.
0: Do a galile.
1: Ati pansaga ni Olorun yo da lejo.
0: Po ayode tole po wa kuro ra so da we na.
1: Yes.
2: Que le mariage soit honoré de tout. Et le lit conjugal exemple de celui. Car Dieu jugera les impudiques et les adultères.
1: Ogo ni fun baba loke.
0: Ki gona to mi ton ro di aga.
1: Satani nikan ko ni yo gbogun dide si.
0: Legba kere we janse awon pe me han.
1: Idajo gangan wa.
0: We dida de sutin.
1: Bi e ba ri okunrin atobinrin.
0: Eyin na mi mo sunu po yan
1: mo. Ti won wa loju ona.
0: Deru aliji.
1: Won o ti ifera o.
0: Ye ma o da ede.
1: O ti seru o.
0: Yo na gban.
1: Sugbon won sese ku sese.
0: Amo edo nu gblegble wa sedo ede lewe.
1: Won se n kowo bora won lara.
0: Deru alo ki du ede lewu do.
1: Gbogbo tan ba ti rira won.
0: Do wele binu de mo ede.
1: Be ni won fe ma bara won lo papo.
0: Mo we na jonado kon ro papo ede le pogbon.
1: Bi won o ba tete jewo.
0: Eyin e ma ya o yi gbe ya.
1: Kyan to wonu igbeyawo.
0: We chobo bi o alenunu awla wulia.
1: Ogun kan ti satani toju pamo ti o fi jagun pelu won niyan.
0: Awon ro ko ne bo legba ko se kula donu kan zagbe. Bo na zedo ton awaye.
1: Ko si eniyan kan ti o ri eni to fefe ti okan o ni mo fasi.
0: Mede bu makade bu na mo me dagbe jaba ika e ton ma no don se.
1: Mo nigba to ti di wi pe ife e tin lagbara agogo lati tete se igbeyawo niyan.
0: Amo eyin doro je merede won yan wa je ku ron do ji yo. Gamen na mo te do wuli ali alone.
1: Ara mi ninu Oluwa.
0: Me chele ro kluno me.
1: Ibalopo laarin okunrin ati obinrin.
0: Kon ro po gbọdọ̀ sọnú mẹ́ rò yanú mẹ́.
1: Ó ti jẹ́ nǹkan tí Sàtánì ń lò láti máa fi da ìjọ Ọlọ́run rú lọ́wọ́lọ́wọ́
0: báyìí. Ẹlẹ́sùnú débọ̀ lẹ́gbàdo sí záwọ̀ ẹ gbé námọ̀ tẹ́ tó wúlú àbò kúrú náà tún alọ́nu alọ́nu.
1: Àgbèrè ti kúnnú ìjọ lọ́wọ́lọ́wọ́ báyìí.
0: Bọ̀ àgálílẹ̀ kó gó àgúnmẹ̀ bí ẹ gbé.
1: Àwọn ọ̀dọ́ ò fẹ́ gbọ́ nǹkan kan mọ́.
0: Bọ̀ jọ́njọ́ dalẹ́ sọ́dá sì ń tìyà.
1: Àgbèrè yẹn ti yọ wọ́n kúrò níwájú Ọlọ́run ní níbi tí wọ́n ti ń wà lára àwọn tó yin Ọlọ́run.
0: Bọ̀ ayọ̀dìdẹ lọ ekúrò dìde yẹ san òkúrú náà sínú kan fìdí ẹ̀ẹ́nà zẹ́gbẹ́ tó pa máa yẹ
1: tọ́lẹ̀. Èyí tí ẹ rí ọkàn ò bá tí kú nígbà tó bá rí pé ó ń dárú ẹ̀ṣẹ̀ báyìí yóò wá mọ sá ní orí pẹpẹ.
0: Mẹ̀dẹ́ kúndìdí àyíká ẹ tọ̀tọ̀ máa kó kú wá. Bọ̀ ẹ ká mọ̀rọ̀ jẹ́ mẹ́dẹ́ mi rò yín ládọ́lẹ́ kàn tán wá wẹ̀ ọ́. Inú àjẹ̀yìn hàn náà ó pẹpẹ jí.
1: Ìbálòpọ̀ láàrin ọkùnrin àti obìnrin ó ti mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn olórí ìjọ kí wọ́n níyàwó rẹpẹtẹ láti máa fún àwọn ọ̀dọ́bìnrin lóyún ní nínú ìjọ.
0: Kọ́ndó pọ́ọ̀dọ̀ sunu pọ́ọ̀dọ̀ yanú po tẹ́tí ẹ̀kọ́ zọ́mọ̀ yẹ̀wò àgùn gálẹ̀ yẹ̀wò wà jẹ́ kọ́ndó pọ́ọ̀dọ̀ pọ́ òyẹ̀wò dẹ́yìn òdí ọ̀vidà gúnmẹ́ pọ́bọ̀ jẹ́ oko dọ́nà yéjìrò pẹ̀pẹ̀ kúrú náà tán jí.
1: Ìbálòpọ̀ láàrin ọkùnrin àti obìnrin.
0: Kọ́ndó pọ́ọ̀dọ̀ sunu po yanú po tẹ́tí.
1: Ó ti mú kí ọ̀pọ̀lọpọ̀ ìjọ kó fara gbọgbẹ́ ọ̀pọ̀lọpọ̀ ìjọ Kristi kó fi ara gba ọgbẹ́.
0: Yẹ̀wò zọ. Bọ̀ àgùndẹ́yìn Kristi tan sòpọ̀sòpọ̀ yẹ kó zi àgbàzàboko yìí blẹ̀ sí i apá.
1: Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló ń sọ lénìí.
0: Mẹ́sù pọ̀rọ̀ dídọ̀ ẹ̀dọ̀ ẹgbẹ́.
1: Wípé ọ̀rọ̀ ìgbéyàwó kò kan ìjọba Ọlọ́run.
0: Dọ̀ a lọ wíwúlí sí kó ẹkú kàn sẹ́pẹ́ tó mẹ́ o.
1: Wípé bó bá wu obìnrin kó jẹ́ ìyàwó kejì, ó bá wù kó jẹ́ ìyàwó ẹlẹ́ẹ̀kẹrin, bó bá wù kó fẹ́ ìyàwó kan, bó bá wọkùnrin kó fóbìnrin méjì. Oríṣiríṣi àwọn ọ̀rọ̀ rádaràda tí kò bá ìpìlẹ̀ tí Jésù gbé kalẹ̀.
0: Dọ̀jẹ́ mẹ́rẹ́dẹ́ ejúlọ mẹ́ràn ìrìn ìná ìdá sí àtàn ejúlọ mẹ́ràn ìná dá súwáwẹ̀ ejúlọ mẹ́ràn dá sí àtàn bọ̀ yẹ́rù dídọ̀ ẹ̀ alọ́pàlọ́pà bọ̀ hún ẹlẹ́dẹ̀ẹ́dọ̀ ẹ̀ káde yọ ẹ ká sàn gbé ká dondonu dìde Jésù Kristì zẹ́dá ìdúró tó gbọ̀n o àsúpàsípò ó dàlìyà.
1: Nígbà tí Ọlọ́run fẹ́ dá ìyàwó fún Ádámù obìnrin kan ló dá.
0: Wẹ̀ndé mavọ̀mavọ̀ máa jóná dá àsì ná Ádámù àsìròpọ̀gẹ́ dání.
1: Ṣùgbọ́n lótìtọ́ lódodo.
0: Àmọ́ nùgbòrò dodo mẹ́rin.
1: Nínú ìwé Genesis orí kejì ẹsẹ̀ kejìdínlógún títí dé ẹsẹ̀ kẹrìnlélógún gbogbo bá a ṣe dá obìnrin tá a gbé fún Ádámù gbogbo ẹ̀ ló wà níbẹ̀.
0: Lò wé Genesis tọ̀mẹ̀. Ta ètò àwẹ̀ kíkí amẹ̀ kó ewéro pọ̀ kákàjẹ̀ kónukú ẹ̀nẹ̀tọ́ déyè dá yánnúgbọ́n náà dá mọ́ bíwẹ̀ yẹ tìmẹ̀ téwìn lẹ́wìn tán ló fi nẹ̀.
1: Ogo ni fún bàbá wa
0: lókè. Alleluia.
1: Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló sọ wípé.
0: Mẹ́sù pọ̀ wẹ̀dọ̀.
1: Ṣebí Ábúráhàmù tó jẹ́ àpẹẹrẹ ìgbàgbọ́.
0: Dọ̀ Ábúráhàmù dẹ́yìn apajílẹ̀ yìí ṣe tán.
1: Ṣé bóun náà ìyàwó ẹ̀ tì í ó fẹ́ ìyàwó kejì.
0: Dọ̀ àṣìyẹ́dẹ́ sútọ́ ṣiṣẹ́ bẹ́ẹ̀ dàyánú wẹ̀gọ́ àti.
1: Ìgbà tó ti wá fẹ́ Ágárì.
0: Wẹ̀ndé wà dága o.
1: Àlàáfíà dà lórí ilé ayé láti ìgbà náà.
0: Fi tẹ́wẹ̀ jíjọ wá tí ń lérò tómi sí ìwé ọ̀nù kákàjẹ́.
1: Ṣé bóun náà là ń kò lọ́wọ́lọ́wọ́ báyìí.
0: Ndo ẹdí èmi zẹ́ta dòbí bẹ́ẹ̀ dìyàn yìí.
1: Ilé olóró ogún ọgbà wèrè ni wọ́n máa ń pè.
0: Ẹyin
1: dọ̀ mi nínú ìlú tèmi ti jáde.
0: O tò dé mẹ́wàá yẹn yẹn tán sí yan. Nà sísí pé ẹnu yóò àṣìṣí pé rọ̀ o alẹ́nu sí pé gbé.
1: I ọgbà.
0: Jípá. Alẹ́nu tán.
1: Oríṣiríṣi ariwo oríṣiríṣi wàhálà la mọ̀ gbọ́.
0: Tàgbà alọ́pàlọ́pà bu àwágbé alọ́pàlọ́pà sẹ́wẹ̀mí náà lẹ́fọ̀dé.
1: Mi ò bú àwọn ènìyàn tí wọ́n jẹ́ bàbá fún wa tó jẹ́ wípé àwọn inú ẹ̀sìn tí wọ́n korí bọ̀ wọ́n ti tì wọ́n. Fẹ́ ìyàwó ju ẹyọ kan méjì mẹ́ta lọ.
0: Yẹ́n ló yẹ gbẹ́rẹ́bọ̀sùn yẹ́ ó papá méjì tọ́ mẹ́kọ́mí tọ́lẹ̀ dẹ́yìn lọ. Àgùndé mẹ́yẹ kíta bí ọ̀rọ̀ wé ní ọ̀nú wọn. Yẹ ṣiṣẹ́ yẹ kákábọ̀ yẹ kíta tó àṣìṣe náà mo tẹ́ tó dáhùn gan-an òyàn ń ropó.
1: Ọkùnrin kan wà tí gbogbo èèyàn mọ̀.
0: Súnúdé tí ń bọ̀ mẹ́lẹ́bí tún.
1: Ó dẹ̀ jẹ́ ènìyàn ńlá.
0: Ẹ kàn yín mẹ́da o.
1: Òun lẹni tí ó dá tẹlifíṣàn AIT. Ní Nàìjíríà tó dá sílẹ̀ tí gbogbo àgbáyé ń wò kó tó di wípé bàbá yẹn jáde láyé.
0: Ẹ wẹ̀ yín dáwẹ̀dẹ́ yín lọ́dọ̀ jẹ́mẹ̀dẹ́dẹ́ ẹ kẹ́rẹ́yẹ sọ́síétì àzọ́pẹ̀dẹ́ nù gbọ́ tẹlifíṣàn AIT dò.
1: Gbogbo ayé ló ń wò.
0: Àìkọ́ ń gbé ọ bìwẹ́ kùnà pọ́n.
1: ko foruko bo lasiri tori gbogbo eyan mo
0: nze yin ko do bo asiri le
1: o wa bere lowo e
0: ero ko kan bi ewe
1: o wa lori youtube lo gbo
0: ero tele ero youtube ji ipon
1: won ni baba
0: ero papa
1: ngba ti e tin darugbo lo bayi
0: demi koroyan ho po edin
1: kini mistake te se te regret lori e